Ọlọ́run ọba ilé dùmarè ẹ̀ fún mi lọ́gbọ́n kí n fi kọrin ìwọ ni mo gbẹ́kẹ̀lé.